0: Newstime don't reach you on Wassopia FM.
1: Ọ̀sánpọ́n kẹ́ríkẹ́rí, ìgbóná fẹ́lifẹ́li o, ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun.
2: Nínú ìròyìn wa lọ́sàn tòní, ẹ ó gbọ́ wípé ẹgbẹ́ òṣèlú NDC ti sọ di mímọ̀ ìpè mílíọ̀nù ọgọ́sà náírà ni olùdíje dupò fún ààrẹ yóò gbà fọ́ọ̀mù. Bákan náà ni Mákindé ti ṣetán láti kéde ìpinnu rẹ̀ láti dupò ààrẹ lọ́dún 2027. Ààrẹ Trump yóò gbéra lọ sí orílẹ̀-èdè China láti sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Xi Jinping. Àkùdé dásìkò yẹ̀yìn èèyàn wa. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ló tún dé sétí ìgbọ́yìn láti iléeṣẹ́ aládùn wa Zobia FM. Lónìí ti ń ṣe ọjọ́rú, ọjọ́ kẹtàlá nínú oṣù karùn-ún ọdún 2024. Balikis Rewamiri Lawal ni ó máa kàròyìn ọ̀hún fún yín. Ìròyìn wa tọ̀sán tòní gbéra sọ láti orí àwọn tí wọ́n fẹ́ díje dupò kan tàbí kejì nínú ìdìbò tó ń bọ̀, òǹkà àwọn gómìnà ọgbọ̀n, òǹkà àwọn aṣòfin 242 àti òǹkà àwọn aṣojú ṣòfin tí ó tó 2620 ló jẹ́ pé òní òde yìí ni wọn yóò mọ̀ bóyá wọn yóò díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Òǹkà àwọn olùdíje 2680 ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣàyẹ̀wò fún ipò ààrẹ kan ṣoṣo. Òǹkà àwọn gómìnà 28, òǹkà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà 360, òǹkà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin 991 ni wọ́n ṣàyẹ̀wò náà fún, tí ìgbìmọ̀ tó ń ṣàyẹ̀wò ọ̀hún sì yẹ àyẹ̀wò fún ààrẹ Tinubu sílẹ̀. Ṣùgbọ́n ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n fẹ́ bá ààrẹ díje dupò lọ́dún 2027 ni Osifo Stanley. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ti fi àkókò tí wọn yóò ṣe ìdìbò abẹ́lé fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún síta lánàá òde yìí. Mílíọ̀nù ọgọ́ta náírà ni wọ́n ń retí kí ẹnikẹ́ni tó bá fẹ́ fìfẹ́ hàn láti díje dupò ààrẹ nínú ìdìbò tó ń bọ̀ ọ̀hún san láti fi gba fọ́ọ̀mù. Nínú àtẹ̀jáde tí alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú NDC Moses Clopas fi síta fún àwọn oníròyìn nílùú Abuja ló ti kéde fún àwọn oníròyìn wípé títa fọ́ọ̀mù yóò bẹ̀rẹ̀ lónìí òde yìí ọjọ́ kẹtàlá sí ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí. Lákòótán, ẹgbẹ́ náà rọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí láti díje dupò kí wọ́n wá fún àyẹ̀wò kó sì kó gbogbo ìwé tí wọ́n yóò nílò fún àyẹ̀wò ọ̀hún dání. Ẹ̀wẹ̀, ó ṣeé ṣe kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé sọ ìpinnu rẹ̀ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí níbi ìpàdé ìpolongo tí yóò wáyé ní Mapo Hall tó wà nílùú Ìbàdàn lọ́la òde yìí. Àkòrí ayẹyẹ ọ̀hún ni wọ́n pè ní Unity Mega Rally Ìbàdàn 2026. Níbẹ̀ sì ni wọ́n ti ń retí kí Mákindé sọ di mímọ̀ wípé òun nífẹ̀ẹ́ sí láti díje dupò ààrẹ orílẹ̀-èdè wa. Ìhùn lábẹ́ ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ òṣèlú PDP àti The Allied People's Movement APM ìpínlẹ̀ ọ̀hún. Kò tán síbẹ̀, ibi ayẹyẹ ọ̀hún ni gómìnà Mákindé yóò ti ṣe àfihàn àwọn tí wọ́n fẹ́ díje dupò nípínlẹ̀ àti ní orílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ni ìgbìmọ̀ tí wọ́n ń ṣàyẹ̀wò fún àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC ti ṣàyẹ̀wò fún gẹ́gẹ́ bí olùdíje dupò aṣòfin tí yóò ṣojú àwọn ènìyàn àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara. Ìyẹn òun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà tó ń bọ̀ lọ́nà. Ìyẹn òun nípalẹ̀mọ́ fún ìdìbò gbogbogbò ọdún 2027. Àyẹ̀wò náà ló wáyé ní ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù tá a wà yìí nílùú Àbújá láti lè jẹ́ kí wọ́n mọ bí àwọn tí wọ́n fẹ́ díje dupò ṣe kájú òṣùwọ̀n tó àti pé tí wọn ò bá ní ẹjọ́ kankan níwájú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdìbò. Ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ọ̀hún Bàsírá Kọ́láwọlé ló fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ lánàá òde yìí nílùú Ìlọrin. Ẹ̀wẹ̀, àjọ tó ń gbógun ti ìlòkulò ogun nílẹ̀ wa NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Kano ti kí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lẹ́yìn nípa ṣíṣe àyẹ̀wò ogun olóró fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama jákèjádò orílẹ̀-èdè wa. Tí ẹ ò bá gbàgbé pé láìpẹ́ ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kéde ìgbésẹ̀ ọ̀hún láti kojú ìṣòro ìlòkulò ogun láwùjọ wa, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ àti àwọn iléèwé girama. Nígbà tí agbẹnusọ àjọ NDLA ìpínlẹ̀ yìí Sadiq Megatari ń bá iléeṣẹ́ Wazobia FM sọ̀rọ̀ lánàá òde yìí, ó ní ó jẹ́ ohun tó kọni lóminú wípé ọ̀pọ̀ àwọn iléèwé nípínlẹ̀ yìí ló ti di àbá àwọn tí wọ́n lo oògùn alágbára àti àwọn ìwà jàgùdà mìíràn lákòótán ó rọ àwọn òbí láti máa ṣe àmójútó àwọn ọmọ wọn lóòrèkóòrè. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti pàṣẹ fún àwọn iléèwé gíga fásitì àtàwọn iléèwé gíga mìíràn tó wà káàkiri kọ̀rọ̀kọ́ndọ̀ orílẹ̀-èdè yìí láti bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ sí júwe ilé fún èyíkéyìí akẹ́kọ̀ọ́ tí wọ́n bá kẹ́fìn wípé ó ń lo ìlòkulò oògùn ìhun lẹ́yìn ṣíṣe àyẹ̀wò fún irúfẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹta. Àṣẹ yìí wà nínú ìlànà tí àjọ tó ń rí sí gbígbógun ti ìlòkulò oògùn ní àwọn iléèwé gíga ilé wa gbé kalẹ̀. Ìlànà yìí dá lórí ṣíṣe àyẹ̀wò àti ìtọ́jú àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣe àyẹ̀wò fún lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò sì dẹ̀yìn nínú lílo ìlòkulò oògùn kí wọ́n fi ọwọ́ sí júwe ilé fún irúfẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ọfẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí ààrẹ orílẹ̀-èdè US Donald Trump ti ṣetán láti gbéra lọ sí orílẹ̀-èdè China fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ààrẹ ilẹ̀ America òun fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ọjà túbọ̀ gbépọn sí i ṣùgbọ́n ó ṣeéṣe kí àríyànjiyàn wáyé látàrí awuyewuye tó wà láàrin ìlú Taiwan àti orílẹ̀-èdè Iran. Trump yóò sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping lórí orílẹ̀-èdè Iran lẹ́yìn tó jẹ́ wípé orílẹ̀-èdè China ní orílẹ̀-èdè Iran ti ń rí epo láti ìgbà tí ìjìyà orí epo orílẹ̀-èdè US ti gbéra sọ. Lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá lọ́sàn tòní àṣìṣe tí goalie Ben Toews ṣe lásìkò tó mi àwọ̀n fúnra rẹ̀ nígbà tí ó ní ìfarapa ti jẹ́ kí agbábọ́ọ̀lù Cristiano Ronaldo àtàwọn akẹgbẹ́ rẹ̀ Al Nassr kùnà láti gba ife ẹ̀yẹ ilẹ̀ Lárúbáwá níbi tí ikọ̀ Al Nassr àti ikọ̀ Al Hilal ti jìjọ gbá àmì ayò ókan sí ókan lánàá òde yìí. Eré ìdárayá kan ṣoṣo péré ló sì kú fún ikọ̀ Al Nassr ní sáà ìdíje yìí. Bí wọ́n bá perégedé lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò tí wọ́n bá ń kojú ikọ̀ Denmark ó ṣeéṣe kí wọ́n jáwé olúborí. Ronaldo kò tí ì tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ kankan ìyẹn láti ọdún 2023 tí ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun òní ju báyìí lọ ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àfi tóyin létí wípé ẹgbẹ́ òṣèlú NDC ti sọ di mímọ̀ pé mílíọ̀nù ọgọ́ta náírà ni olùdíje dupò fún ààrẹ yóò gbà fọ́ọ̀mù. Bákan náà ni Mákindé ti ṣetán láti kéde ìpinnu rẹ̀ láti dupò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027. Ààrẹ Trump yóò gbéra lọ sí orílẹ̀-èdè China láti sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Xi Jinping. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun òní ju báyìí lọ lọ́sàn-án tòní ẹ pàdé wa ní dédé aago mẹ́rin lórí ètò gbàǹkangbé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tíntòmátò ẹni tó dilé agbára mú Sandra Kaura ló ṣe àkójọpọ̀ ròyìn. Balikis Irewamirila wà ló ka ròyìn ọ̀hún sétí ìgbọ́yin lọ́sàn-án tòní. Ire Kàbìtì.

0: ẹmọ tún ló yìnbọn pè ní kẹyìn jẹ ambassador dáadáa.
1: Kábíyàn.
0: Èyàn máa jẹ ambassador látara pé kẹyìn ṣe ìwà kó wà tó dáa. Nínú ìlú tàbí lórílẹ̀-èdè láti fi gbé ògo òlú tàbí orílẹ̀-èdè tàbí àwùjọ láti fi gbéga. Bẹ́ẹ̀ náà ní bẹ nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba mi òkè dá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bá a bá mú ẹnu lé ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ẹlòmíà ni pàápàá jùlọ obìnrin míà ní bóun bá rí ejò tóun rí ọkùnrin òun ó fọkùn ejò sílẹ̀ òun ó sì bẹ ọkùnrin lórí.
1: Bá
0: a bá sì ń sọ̀rọ̀ obìnrin nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn káwọ́ lérí wọn ni obìnrin ẹ̀mẹ́ta ni wọ́n máa ń pè wọ́n wọ́n láwọn fi ròyìn o. Bọ́ bá jí ọkùnrin mọ́ wùwà tó dáa láwùjọ tó jẹ́ pé báwọn èèyàn bá tún rí ẹ̀dá tó jí ọkùnrin wọ́n mọ kan sàdánkátà sí wọn. Bọ́ bá sì jẹ́ obìnrin mọ́ wùwà tó dáa láwùjọ táwọn èèyàn bá rí obìnrin wọ́n lè mọ kan sàdánkátà sí wọn. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀dá tọ́lọ́run ọba mi ò kí dá sókè pẹ̀ yé orónú wa ó ju tà kéékèé lọ.
1: Mo forí balẹ̀ mo gbọ́wọ́ sókè mo ṣe bàárẹ̀ nírẹ̀lẹ̀ ọkàn mi ni mo wá rí.
0: Ọ̀rọ̀ ìdílé kan la mú wá sórí ètò gbàǹkangbì nírọ̀lẹ́ tòní tá a sì fẹ́ kí gbogbo ẹ̀yìn abiyamọ ayé kẹpẹ̀ kẹlò. Ìdílé Malan Saminu.
1: Àìgbàgbọ́n bí látẹ̀mí lolúwa.
0: Malan Saminu ní ìyàwó kan ń porúkọ rẹ̀ ní Maryam Muhammad. Òun àti Maryam Muhammad. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó wọn kò tí ì ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ sígbà tá a wà yìí. Ṣùgbọ́n kó tó di wípé o fẹ́ Maryam Muhammad ó ti kọ́kọ́ fẹ́ arábìnrin tá a porúkọ rẹ̀ ní Khadija Ayawo. Tó túmọ̀ sí wípé orúkọ rẹ̀ a máa jẹ́ Malan Saminu Yahu. Khadija Ayawo òun lẹni tó kọ́kọ́ fẹ́ o. Ṣebí kò ṣẹ́ṣẹ̀ ń bẹ̀ bọ́kùnrin bá níyàwó kan tó wò pọ̀ lágbára àti fẹ́mi kó tún fẹ́mi sí. Pàápàá jùlọ bí èèyàn bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí mẹ́lọ́lọ́run ọba mi òkè wí. Yálà kọ́ fẹ́ yọkan méjì mẹ́ta tàbí kó dúró lórí mẹ́rin gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá bó ṣe sọ fún wa.

ìyàwó eléyìí ti Miriam tó bá nú ilé àtàwọn ọmọ méjì tó wà lọ́wọ́ ìyàwó. Wọ́n ní níṣe ni Miriam ó dáná sun wọn o. Ibi ọkọ̀ tí ṣe Malansa Aminu ti ń dáre pé kòun du ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Malansa Aminu ó náà fara gba ọ̀tá, ó fara gba iná o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ méjèèjì àti ìyàwó wọ́n bẹ ní ilé ìwòsàn ti Dala Orthopedic Hospital àti Murtala Mohammed. Young Specialist Hospital ti ń bẹ nípínlẹ̀ Kano bí tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Malam fúnra ara rẹ̀ òun gan ń bẹ níbi tí ń gba ìtọ́jú lọ́wọ́.

0: ya ku masu ciniki albishirinku gasar magi chicken flavor ya sake dawowa
1: a sayi magi chicken mai dunkule biyu kwaya 50 a samu garabasar guda 10 a kyauta
0: tabbas haka ne idan kuma guda 10 aka saya to za a samu garabasar guda 4 a kyauta
1: wato karin dandano mai armashi karin nishadi tare da mura kudin ka yadda ya kamata
0: karfa ku yadda a barku a baya hanzarta maza a jin shago mafi kusa domin sayan paketin kunshin gasar magi chicken flavor kafin ya kare da ni da magi haduwa mai armashi
2: 95.1 Wazobi FM an soro nipa arabirin Miriam eni to je wude bi wipe odana sun omo meje odana sun yawo tuntun oko gan tun faragba ninu tin be nle ye gbogbo awon to faragba oro na yi nbe nile iwosan nibi ti won tin gba toju awon kan be ni dala orthopedic awon kan be ni britala mohammed boko to di pe ma tesi waju lati ma gbe pe eyan ara ile losan ti toni eje mu kede ile iwa se ti gbo yin gbogbo eyin eyan wa te n pale mo lati lo fun ile odun aku pale mo o ọlọ́run ọba mi òkè a bù sápò a lọ rí bẹ́ẹ̀ a sì bọ̀ rí èyí ni kéde fún gbogbo ẹ̀yìn tẹ́ ń lọ sí ìlú ọ̀fà ìlú ìlọrin gbogbo ẹ̀yìn tẹ́ ń lọ sáwọn agbègbè ibi tá a dákọ̀ yìí wọ́n ti ṣàgbékalẹ̀ ọkọ̀ sí àlérí eléyìí ti ń bẹ ní brigade ìjókòó èèyàn mẹ́rin lórí síìtì kan ₦25,000 ni wọ́n pé ìjókòó èèyàn mẹ́ta lórí síìtì ₦23,000 ni wọ́n pé ọkọ̀ ó gbẹ̀yìn kẹlẹ́lẹ́ láti ìpínlẹ̀ kánò lọ sí ìlú ìlọrin àti ìlú ọ̀fà bákan náà ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ fi ẹran àgbò tàbí mìsóró tàbógun fe tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ sílé wípé ẹran ọdún àwọn ará ilé lélẹ́yìí 15,000 péré lẹ́sàn-án táàsì bá yín gbé dé ìlú ọ̀fà tàbí ìlú ìlọrin ẹ̀yìn tẹ́ ẹ bá wá ní ìdí odidi ọkọ̀ kan eléyìí tẹ́ gbé tí ó gbéra láti ìpínlẹ̀ kánò lọ síbikíbi tẹ́ ẹ bá ń lọ nílẹ̀ káàárọ̀ òjíire yálẹ̀ ń lọ Ọ̀yọ́ ẹ̀ ń lọ Ìbàdàn ẹ̀ ń lọ Èkó ẹ̀ ń lọ Ẹdẹ ẹ̀ ń lọ Ọ̀ṣọ́gbó ẹ̀ ń lọ Èkìtì tàbí ẹ̀ ń lọ Odò ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ fi síta yìí 081-675-94-866 lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-675-94-866 gbogbo ẹ̀yìn tẹ́ ń palẹ̀ mọ́ fún ìrìn àjò ọdún iléyà wọ́n ti ṣe àgbékalẹ̀ ọkọ̀ yún sí àlérí ní brigade ìjókòó èèyàn 5-4 lórí síìtì ₦25,000 ni o ìjókòó èèyàn mẹ́ta lórí síìtì ₦23,000 ni láti ìpínlẹ̀ kánò lọ sílùú ìlọrin tàbí ìlú ọ̀fà bẹ́ẹ̀ bá wá fẹ́ fi ẹran àgbò yín ránṣẹ́ sílé ẹ fẹ́ fi ẹran àgbò ránṣẹ́ sáwọn òbí wípé kí wọ́n fi sọdún 15,000 láàbàyín gbé débi tí bá ń lọ bákan náà odidi ọkọ̀ wà nílẹ̀ ẹ̀yin ṣáti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-675-94-866 081-675-94-866 gbogbo àwọn tán bá wá rìnrìn àjò lọ́dún tó kọjá gbogbo wọn pátá ni wọ́n kan sára síwá àárẹ̀tì yín o aṣọ̀dún ayọ̀ látorí WhatsApp mi àkànní a kú dédé àkókò yìí ẹni lágbára ọlọ́run máa lọ ṣiṣẹ́ hajj tó bá dọdún tí ń bọ̀ àmì ìyá ọmọládé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín èmi náà ń jẹ̀ràn hajj hajj náà ń jẹ̀ràn mi wọ́n bá díjọ́ kan èmi àti ẹ̀ hajj ọ̀fojú kojú. ọ̀rọ̀ nípa Mariam tó dáná sun ọmọ tó dáná sun ìyàwó ọkọ rẹ̀ tọkọ náà tún fara gbá ńbẹ̀ là ń pẹ̀ kẹ́lù nírọ̀lẹ́ tó ìbéèrè mi fún gbogbo ẹ̀yin ìyá wa wípé kí ni tẹ́ ń jowú gan lára ọkùnrin ẹ ló dé kọ́là orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sà ẹ bá ń gbóhùn sókè bàbá dáadáa kí ni tóbìnrin ń jowú lára ẹ̀yin ọkùnrin.
3: Ikayo kan won de njo wo le ojujon Thomas lo
2: e po lo baba mi kilo de kilo sele
3: e wo yawo te mi fence o ti do yo bo to ba gbo pe mo tin ba wo film nu le to ba pe mi si gba na ta ma ti de pe ta lo so la bebe
2: ka bi ese olodumare kábíyèsí olódùmarè ẹ fẹ́ lọ jẹ́ pé ọlọ́run
3: bàbá ẹnìkan ká bá òun pín inú John Thomas
2: John Thomas. Olorun o sanu wa baba yi. Ọgbẹ́ni Aragarogo lórí ọ̀rọ̀ tẹ sọ tẹ fi parọ́ nílẹ̀ yìí ni wọ́n ń sọ làbárí ẹnìkan fún mi wípé ọ lọ sí ilé ìyún nísàlẹ̀ ó sì báyàwó rẹ̀ ṣàwàdà wípé òun mọ̀ ti fẹ́ yàwó míì sí ìpínlẹ̀ Kánò tí ò sì níyàwó kankan wọ́n nígbà tí ó padà dé ìpínlẹ̀ Kánò ó paralyze ni ìgbà wọn wádìí ẹ lọ tí wọn wádìí ẹ bọ wọn ní ìyáálé òun ló gbọwọ kọwọ sọkọ kábíyèsí olódùmarè ẹyin obìnrin ẹṣin mẹdọ ẹ dákun ẹlò òbí kọlà.
3: Akànni ọmọ Adébáyọ̀.
2: Bá mi ọlá olú láti sànyà olú kí lobìnrin ń jowó lára ẹyin ọkùnrin.
3: Mo ń bọ̀ náà inú fùfù mo ń bọ̀ náà jẹ́ kí n kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé èyí ọkọ Mariam yẹ kò sọ fún ìyàwó ẹ ìyáálé pé òun fẹ́ fẹ́yàwó ni kò sọ fún tí àbúkọ̀ bá lójijì.
2: Bàbá mi àtọ́ sọ fún àti ọ̀sọ́ fún ìgbéyàwó tí wọ́n ti ṣe fódìdí bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tó sì dáná sun wọ́n kí ni tó dé.
3: Láti ìgbà tí wọ́n ti ṣe ìyàwó yẹn ni obìnrin ìyáálé yẹn ti ń plan láti pa ìyàwó yẹn. Ó yẹ kí béèrè ìbéèrè yìí ṣé ẹ rí owó jíjẹ nípa ti obìnrin kò sí obìnrin kan ojú ni màálù ń rọ.
2: Ọbẹ̀ ọ̀dà lọ́rùn.
3: Ṣẹ́gẹ́dì mi àwọn obìnrin tó gbà tí wọ́n gbà mọ́ra wọ́n kàn rọ́jú nípa. Kò síbi tí wọ́n fẹ́ tì tí wọ́n dẹ̀ fẹ́ pààyàn.
2: Ẹ ṣeun bàbá mi torí mo fẹ́ polówó ọjà ojú òní tì yín. Gbogbo ẹ̀yin ìyàwó ṣeṣe kí n padà sí ojú òpó yìí ó sì ṣeṣe kí n mọ́ lórí ọ̀fẹ́ àti padà torí ìpolówó ọjà tó wà níwájú mi odidi ìṣẹ́jú márùn-ún gbáko ni. Bí n bá lórí ọ̀fẹ́ láti padà máa gbé pé àbá tí n bá lórí ọ̀fẹ́ láti padà mọ́ gbogbo ẹ̀yin èèyàn wa. Ẹ dákun ẹ dábọ̀ ẹ já dín owó jíjẹ yìí kú pàápàá jùlọ ẹ̀yin ìyá wa. Ẹ rántí ọ̀la o, ẹ rántí àwọn ọmọ tẹ bílẹ̀, ẹ rántí ọkọ gan tẹ lẹ nífẹ̀ẹ́.
4: Did you know that the European Union has committed over 1.2 trillion naira to projects across Nigeria? From healthcare and education to infrastructure, agriculture, and humanitarian aid, these investments are shaping lives across the country. But what do Nigerians actually think about this work? We went out to the streets of Abuja, Kano, and Lagos to find out.
5: Actually, this is my first time hearing about this humanitarian work.
6: Well, I've heard of EU, European Union. I can say I'm aware of what EU are doing in Nigeria.
5: Yes, I have quite some knowledge about EU's humanitarian work in Nigeria.
4: Here's what we shared with them.
7: Through European Union, the support project in Nigeria, worth over 731 million euros. That's with some 1.2 trillion naira. When a project to provide clean, reliable energy supporting emergency food, Bada, Abunchizwa, Wemuskip, Gata, Aikang, Askutu, Chido, Kuma, Kine, Kine, Dokuma, Saurang, Abubwa, the Gondaba.
8: I feel like you can need us to tame a car manner, especially here in the north that we lack all Abubwa and Zaska. So I feel like it's a very good thing.
7: I think it's an amazing project, given the fact that we are a developing country here in Nigeria, and most of this projects have not been done, or should I say have not been executed well.